bọ́ọ̀bẹ̀ ni tó dára lórí mọ́ ni mo sá lọ àwọn ọjàtọ̀ ẹ̀rù ìṣọ́ àgbọ̀gbọ̀ ó yàtọ̀ iye dọ́là ló mọ́ sọ́kọ̀ ms ni mo fi ń ṣaṣọ mo gara tán ẹ̀rù ìṣọ́ àgbọ̀tì.